taku aroha, hia ohe. Ki ngā pau, o te piriti. Paki paki, tonu mai rā. Paki paki, tonu mai rā.